nga bërgu waar yooyu moomee waaro ba ba waaro dimbale woon ba ba di baa njàkka si neer ci ginaaw ganjo na nga jaar ba yaax sa tasulug na nga jaay say sayle na nga jaar kereke na nga jaar bilindi sa ginaaw fa doon jàlla sa gànnaar ga jaar dimaroo jaar bitrafia jar xomaat jar nasara filisi gédd di boobu ma leen wax bi di nekk wàllu si dafa alu wax anjar al wax ni bi di nekk funeer jàmm la waxoree dini buy wax sànde wéela mbokk liggéey moo tax wàllu di ne ko ñagoon démb ñagu baati moo tax wàllu kin mu si leen moom jëlof mu si leen moom